sí inú ayé rẹ ẹyọnú tí ó fi ọpọ ní ipò ìsàlẹ ipò ibi tí wọn fi ọ sí ipò ibi tí wọn rò pé ò lè dé bí n bá pọ tó ṣe àmì jẹun tó jókòó tí lọ mo ní kí ẹyọnú yẹn kó já lọ. Òkè tí wọn kì í gùn nínú ìran rẹ ibi tí ẹnikẹ́ni òde rí lé yí mo dúró nínú jìbùjìbù àṣẹ elédùnmarè mo ní kí ẹ̀mí mọ́kọ́ mú ọ débẹ̀. Bí ọwọ́ yẹn sórí sà ilẹ̀kùn tí wọn ò sí fún dádì rẹ̀ ilẹ̀kùn tí wọn ò sí fún màmá tó bí ọlọ́mọ ìwọ nìkan mọ̀ ń bá wí ẹ̀yọ́nú kó sì fún wọn. Lójú àwọn tí wọ́n ti rò pé òní dìde bàbá lójú àwọn tí wọ́n rò pé òní jẹ́ èèyàn mọ sọ tàṣẹ tàṣẹ kí ẹ̀yọ́nú kó sọ ọ́ di nǹkan. Wàá dìde láti ipò ìsàlẹ̀ dídá wàá jẹ́ èèyàn láyé wàá jẹ́ èèyàn láyé wàá jẹ́ èèyàn láyé ògo rẹ yóò yọ ògo yín yóò yọ ògo yín yóò yọ ògo rẹ yóò yọ. Bó o ṣe lajú lẹ̀ kí sẹ̀rí ọmọ dìde báwo èèyàn ṣe ń wọ̀ káyè rí ọmọ dìde ọwọ́ agbẹniga kọ́ máa bí ọ̀gá ọwọ́ tí ń gbé ìjọ yìí dìde lẹ́yọ kọ̀ọ̀kan kọ́ máa gbé ìwọ náà dìde ṣé àmì wàá dìde o wàá dókè wàá dìde o wàá dókè wàá dìde o in the name of Jesus. Owó tó nílò tó fi jẹ́ èèyàn ìbùkún táyé rẹ nílò tó fi dìde ẹ̀yin tá a fi orí àìròtẹ́lẹ̀.

rẹ àwọn ọmọ rẹ yóò dá yàtọ̀. Joseph Olebo ni yes ni ọwọ́ yẹn lórí. The seal of distinction. Agbára láti lọ máa ṣe rere láti máa ṣe rere káàkiri ayé. The seal of distinction. Ẹnìkan nínú ẹ̀yin méjì mo wọ lójú bó ti pa ṣe lọ. Mo kéde níbi tó dúró sí. Ó yẹ báwo báwo báwo báwo báwo in the name of Jesus. Ibi tí wọn kì í dé nínú ìran rẹ. Ègún ilé bàbá rẹ. Agbára ilé yìí ọfà ilé yìí tó lòun ní ju ọ̀tá yọ. Fi gbogbo agbára inú ẹ̀ ṣe àmì iná olúwa jáde rẹ̀. Ilẹ̀kùn ìṣe rere kí wọ́n sì níwájú ẹ̀. Kí wọ́n sì láyè rẹ̀. Kí wọ́n sì níwájú ẹ̀. Wọ́n sì fún ọ. Wọ́n sì fún ọ. Wọ́n sì fún ọ. Wọ́n sì fún ọ. Ekime awi ẹ̀zẹ̀. Bí n bá gbọ́ tó ṣe àmì jù wọ́n lọ. Gba ẹ̀mí títa yọ. Gba ẹ̀mí títa yọ. Títa yọ ọlá. Títa yọ agbára. Títa yọ owó. Títa yọ àṣẹ. Títa yọ ẹ̀ṣẹ̀. Bí mọ́tò tó fọ́kẹ́sàmí ó yá tayọ.

0: ẹjọ́ ta ló ni mọ́tò la 771 gbé kúrò lọ́nà dání ṣókì fẹ́ wọlé ọbẹ̀ gí o bẹ́ẹ̀sì wẹ́gẹ́ mọ́tò la 771 kọ́mọ́tò fọ̀ mú tọ́rọ̀ dání ṣókì wọ́n kọ́ mi sẹ́ẹ̀
1: onígbé mọ́tò.